0: yẹ ká ìmọ́lẹ̀ rẹ̀ kó má ṣe ìmọ́lẹ̀ pọ́npọ́n kó má ṣe dòpò mi ní fojú sun fún mi tàbí ẹ̀yìn fojú sun fún òun náà ní fojú sun fún mi máìkì nǹkan fún tó wá ṣe pátápátá mo ní kí o dún ìkó tó di january 31st ọlọ́run àfi àmì ayọ̀ hàn ẹ́ ọlọ́run àfi àmì ayọ̀ hàn ẹ́ kò ní rìn jọ́ tẹ́bí ń pọ̀nà ìmọ̀ ẹ̀gbà bẹ́ẹ̀ àní toríkodò lórí ẹ̀ òun náà ò ní toríkodò lórí wa may God bless you. Have a perfect sleep. I pray for you, my son. May you are blessed in the name of Jesus. Love you so much. Okay?
1: Per incendiare il tuo block party, ascolta la nostra alta rotazione. Hot Block Radio. Stay true and keep it real.